0: ya akore sabzam dhungi ya agoli atanje chugi ya akore nahin dhula ya yamene taji ya akore tahin dhula ya agoli atinwa jinsak ya akore zogun dhuyo ya chahamara mela ya akore loksun dhuna Ya go chaga marbu ya ye ya kore chenpa nruta ya Mehe marmu me tseg ya kore sala nrutor Ya go sa tomu gala ya kore tokhin nruke ya Tahanbo ho chona ya kore kambo nruton ya Go cho yi nala ya kore bopsek nruchi ya Tehji me la ya kore ngosan nrusa ya Go liye tazamanze ya kore tamin ruyin ya lihe tazamche na ya kore kyungmin ruyin ya go ta mambo me hyo ya kore tarang ruyin ya le mambo me li ya kore tarang ruyin ya go le ko na na be ya kore jilan ruyo
1: Nāgōng lēlān dērbā mī jī sēdē, ākō tārōng pāngbō chōtōng tā yī jā tōngchōng mī bē jī lē tā tā bā tsaṁ zī lāng bē jī kāp. Tā lēng kār tā jī jī mūdū tsaṁ zī kio bā, mūdū jī nārō tā nā ākū tām nī tā kō tū jī kēsār jāng gā, tā jī jī mūdū jāng gā, yō bō nī mō jāng gā, tām tā lē dēn rī tā rī tsaṁ zī lā wō sē. Lē ākō nyam yōng shēng kā ākō tārōng hībā chēng kā ākō yōng tēng shēng kā ākō ākō nyam yōng shēng bē gē pō tā tā bā tsaṁ zī kā tām tā lēng tsaṁ zī kē tī tā lā mā dēng sū kā dēng tā lā yī shē lū zē shī lē tūn rī chū jī nārō lā gō ngā tā mbō tā lā tā tā mbō chū jī nārō lā tōng rā bā chī kā nārō lā tā nē sā yōng bēng gyō shī shā mā sōng kā tsaṁ tā bā lā tā bī kā rō chē jī shī lē tūn rī chū jī nārō lā tā Nyima ta yi tuyuk la temo arkham thala to serkhiyong kanda ta taba tsamzang zeba li mazi tangta ke ta. Ta yi yi tuyuk ta na ta taba tsamzang zeshiyong kanda ta ta taba tsamzang zeba li mazi. Ta ta yi yi tuyuk tangma rangka langti serkhiyong kanda ta ji ye langkara patuy padun tsamzang yoba mudun ta. Ga hing ki hing ji kasa tili ma ji ye yokpa tili ma sha tsamzang yoba ma sha ta ga hing ki hing kanda. Chora ta ki merkya gong lan chukba taba tsak tabde. Ta yi yi tangtok ta na la gyaja la sokba kuyde ka la tebe gong la sobe ki cha sho ta tong hing kanda ka la sa. Rupdi ma tarong che yang cheb yu medu ta lankar ke sebe ta ka shuu serhiyong gona ta samo yebo tsamzik yoba ta la tebe ka nyomo ta samo yebo ta la tebe nyom nyoma ta yi tuduk ta na targong say nak tuse ta na lale tsin jing kolo ko de lale du gen kolo ko de lale tam sin kolo ko de lale du gen kolo korhiyong gona lale sambong kolo korhiyong gona ta taba tsamzik chi den drogo sanbe ke nyamba kya na samo yebo tsamzik ma tong lama ti ah ta ha ke tang chu je tang ro la ako tarong pangbo cho tong che ga si dan shuk yo le tok yo tok mar wo ka le tse ge tarung ta yi ji ma tse la te be nyo ma tanda xiong yong ji ngak pa tak chi ke tse ek si ta me ye tsam zing ma lak la me ye tsam zing lak pa ta ngte yi ji naro ta na samo dumbu ji naro ta na ta sam tsam zing ti be ji tu so ta na la te be nyo ma cha sam se be sam tsam zing yo ba ta la te be nyo ma ka cha ta tarung ta yi ji ma tse la te be nyo ma ha cha ser ba tsam zing yo ba tarung ta yi ji ma tse la te be nyo ma ta ji ji chu ji kem pa cha ser ba ta yi ji cha wo sam tsam zing yo ba cha wo se ta se be ji sam tsam zing yo ba ta ta yi ji ma se zin par ser be ji par yar ser be ji ta ye tsamzik yoba par sebe ji yeba tsamzik yoba te la tebe ke nyomo serba ina ta tsimbar germo serba tsamzik yoba tarung te ye mace la tebe nyomo dambar germo serba tsamzik yoba sambar germo serba tsamzik yoba tarung te ye ji mace la ta tebe ke nyomo la te ji ye tsamzik yoba bar sebe ji ye tsamzik yoba te la ke tebe nyomo sambar germo ta te ji ge dambar germo ta te ji ge yobe ge tamse tabar janmo serba tsamzik yoba tarung ta yi ji mace la tebe nyomo ta che yo kang yo ji ta ji ji naro la ka ayo na ke ta yo me ye tsamzik yoba me yi na ka ta yo tsamzik yoba ta na tamse janmo yi ba tamse janmo serba tsamzik tamse yu len chung ba le mo tamse sa khen sa ne yong le re mo tarung ta ye mace la ka dombar serba ta lin ta ba dombar serbe tsamzik tu na po ka lo gyer de mar tarung ta ye mace la sambar serba tsamzik da samo yu na yong le re nang la sambo se le li ta la sambar tak la re le ten ru chu ji naro la ta ne tsimbar serba ta tsimbar bo yu na yong le re le ten ru chu jin naro la nyama ta ye tu du me ye tsam zik yo ban dor du bi ke tsam zik yena ta ti yim bar ye tsam zik yo ban bar ye ser bi ge ta ye ba tsam zik yo ban bar ye ser ba ta ti ji ge yo bi ge ta